0: Rose 101.9 FM.
1: Ọlọ́run wa lọ́pàá ń gádìí ya máa ọ́.
2: Ọ́bùyá mìíràn ní jìnnà àkójọ òkú kéébíá kéébíá.
1: Náà gèdè ìbò nìsínú lọ Rose 101.9 FM àbá. Èèbọ̀ ọ̀nù ọ̀chí ga wági.
2: Èèbọ̀ ọ̀rọ̀ anyi bù ime kì í dọ́lára ntì àzó máa jípùtà pé ezege n'áhùn o.
1: Ànyị jìrì èjì bàràbàrà ọ̀bù na Rose FM bèbí galụwa. Àhụ́ èdùó gị ọ̀bù èbú galụwa obì àdịghị mma.
2: Bịa ka gị na Ugebe Ngala obi ụtọ ọhaneze nwaanyị Istanbul Apomureze aka Mommy Light nọrịa.
1: Na Clinton Obidaya nwoke dị ọrọ mma ambassador ndị udo ewezụga mba abụọ.
2: N'oge ndị Igbo.
1: Na Rose FM redio ka ibe ya. Rose imeta gị mma. Rose 101.